0: sa. Oroko mi lo wa Bukola Adikun. Lati Ibadan branch. Omo je wa pe fe ni tele. Ko to di pe mo wa wa Sigondo. Ba ti ma nje lo ya fe fe ori radio. Man so wuro mi. Mo ma gbe mi si. Mo bere si ni re changes ni aye mi. Mo ma ni a te ki mi wa ko do ko mi wa wa si be. So mo ti mo ti te se wa mo do ya mi ri se ri se lo se ni mo aye mi. Emi te ko shop mi tele tele. 4x8 ni 4 feet asilete cotton tie ohun o wa je meji iro shop ke kire ti mo ta pa ma je bi chuma si ya le mi o ni mo se so o wa mi ana so fe mo pe ti je se n gboro si mi je iro se n gboro si ke shop mo ma gboro si ngba to ya mi to extend o di 8x8 ngba to ti ya se ba di Daddy, the daddy shall be missing. You mean the room? I will be in the shop to the room safe container. Shop to add the mini supermarket. But you are poorly a panel. What is the only provision? Put your room on that. But it better let the neck you are allowed to damn it to power or time me to provide it in Tapa. But just to see what in church you could do. Instead of going to church, you. Gbogbo nǹkan yí padà sí dáadáa fún mi ni mi kì í mú sí ìrírí òwúrọ̀ ǹdẹ̀ máa wá sí chọ́ọ̀chì sunday tí tọ́sì náà máa wà ṣùgbọ́n kókó rẹ̀ ní pé máa sun ilé tó bá ní ká sàn yẹn máa ń tiraka máa ṣàmúṣe pé mo sán mo lè yan oríṣẹ́ mo rí ìyàmú mo ìjà mi mo ń tà nǹkan ẹni máa ń yà mí fún bí gbogbo nǹkan tí mo rí ẹni máa ń yà mí ẹni máa ń jọ mí lójú máa ń jó kò máa ń ṣe ṣọ́ọ̀bù nílé ìyá pípẹ́ mi gbogbo mi ti rówó kò yé mi ọdún lọ́rùn òwúrọ̀ òun daṣọ àṣírí pò mí ẹ ṣeun dúpẹ́ bàbá.
1: Ẹ tẹ́wọ̀ yìí síwájú báyìí lórúkọ Jésù ti Nazareti ó yá báìbù kò tiẹ̀ in the name of Jesus ẹgbẹ́ ó ní mo sọ pé èmi náà fẹ́ máa fẹ́ bíìrì òwúrọ̀ ṣe ń fẹ́ ẹ̀ máa gbọ́ kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ ó lòun sọ̀rọ̀ ẹ bá jẹ̀bú o.

0: sinwe eyan ba gbegbe se le to ba gbegbe se awa ni eri aye olohun o jajebo eyan ni oni gba mo so fun pe a fe ran lo si ile to so fun wara ati fun oye ile re o le ja America ile re o le je ko o le ja Abuja o le ja Ibadan o le ja Port Harcourt o mo le re oni le to ma so fun e mo duro mi o da duro mo soro mi o da soro bo ti soro re ti ojo Monday tabi ore majemu re mo so tele loruko Jesus o ya lo gboro
1: amen
0: in the name of Jesus Abuja ekumura oni bo gbogbo eyan mo lo te wa ni lugbe te wa ni use pape duse suba buari kubwa area 1 area 2 area 3 kuje maraba yanyan busri bega suleja nasarawa ekumura ati biti mele daruko a le daruko etan abuja po mo gbadura loruko jesu ogo re ajade
1: amen
0: o ma planara esile ago meri ni pade ma bere ojo Monday Tuesday Wednesday Thursday Friday on the 30 to 17 o ma bere ni ojo mejo woni awole wa mo gbadura loruko jesu ogo re ajade
1: amen
0: gbogbo eyan mo lorun te ti support the crusade loruko jesu olorun a support
1: amen
0: e ma ra nu gba
1: amen
0: e ma ra nu gba
1: amen
0: e ma ra nu gba
1: amen
0: in the name of Jesus ewo eja doke lohun
2: lo dadi e kala sa ole di o ri mi ma ole gba gbo sugbon mo tun de ri ta na o o de ri le ti to ko ja mo ri ta na o o de ri mi ri ya no o gba fun te ta o o te di ma so di o si bi mo si get e mo mo get e do na ya ni bi ti le ti ti de mo bi ti mo ti de mo o ti ri o yo yen mo do ki yan kan bi omo ekọ se pe lati do ibo to pe ye lojo yen ni bi se pe bayi to gbo pe mo wa nbe ko se ni 10,000 ti mi ni yen ese ke se mo so ida me wa mi mo to pe do mo lo to wa ni eri lando mo ri ti o mo ko mo sa mo fe fi se nkankan ana de je weekend ti mi o de lo si bank lo gba owo bi ti mo gboro ni pe nbo ti ma ti ri owo yi ta ni ma ya lowo e bi olo se kun eyan kan ati de bi ye bo se send yi ti mo fe ye gogo bo se send yi si mi ni yen ah be se ke se mo do ara e ma fe so iga mi we o de mo tun du pe lowo olorun pe bi mo se le ri ko da wa tun bo fun mi ni eri to bi gbogbo ti mo fe ki olorun lori awon mi ko olorun ko tun bo se fun mi o dupe o ipe yin pe mi olorun se ya lati gba mo ti tele ipe lati ya 223 January 223 ati gba ni ise alaini olorun lo ku fun mi ni je gbese mo olorun pese fun mi pese fun ile mi e se ipe yi o tun bo ma foran si o eri mi yoo tun ma po si loruko jesu kristi oluwa wa amen.
0: Hey, sọ pé olúwa mi.
1: Olúwa mi.
0: Bó àṣírí èmi náà.
1: Bó àṣírí èmi náà.
0: Ràn èmi náà lọ́wọ́.
1: Ràn èmi náà lọ́wọ́.
0: Olóore mi.
1: Olóore mi.
0: Ní Nàìjíríà.
1: Ní Nàìjíríà.
0: Àti lókè òkun.
1: Àti lókè òkun.
0: Ẹ̀wọ́ èmi náà kan.
1: Ẹ̀wọ́ èmi náà kan.
0: In the name of Jesus.
1: Amen.
0: Tẹ́ ẹ bá ń wo àwọn ẹ̀rí yẹn, mo san rẹ, mo san rẹ ló sábà máa ń jẹ́ mo gbàdúrà gbogbo èyí tẹ bá sọ rẹ yín lónìí ní ọjọ Monday mo sọ tẹlẹ bí wọn bá gbàgbọ lórúkọ jésù ìwọ náà máa rí ìbùkún
1: lá amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo èyí tẹ ń wojú olúwa tí ò sówó lọwọ rẹ kò sówó tó fẹ́ fi jẹun kò sówó tó ń lò débi pé ó ti ẹ̀sánwó rẹ ẹ tẹwọ́ síwájú mo gbàdúrà lórúkọ jésù o máa rà ló gbà
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ẹlòmíkà gbogbo lèmi náà ti sọ wọ ọrẹ sàn nígbà mí èèyàn máa ń wà ní o bẹ́ẹ̀ ni èèyàn máa ń wà èèyàn máa ń fi tipátipá ṣe ni ẹ̀gbọ́n ni bíbélì àwọn tó fi omi jẹ́ fún irúgbìn wọ́n fi ayọ̀ padà wá wọ́n wá ru ìtì rẹ̀ yẹn ni pé kò convenient nígbà tí wọ́n ṣe é obìnrin yẹn ọ̀nì ni tó wà lọ́wọ́ ẹ̀ ló fi sílẹ̀ jésù ní ọ̀rẹ́ ẹ̀ ló pọ̀ jù ẹnìkan rí mi gbọ́ mo sọ tẹ́lẹ̀ adoke lohun
3: o ko mi ni ruwa to bi lo ba ti jami lati ko gisa mi ne ri o daddy mi ne ri o to some people only my uncle about picking me she has testimony but honestly speaking it's actually a testimony the thing is sometimes last week I was actually pressed for money like I needed money to do something today we were very very urgent go but I was not having much to do that so I'm not going to be very well but I'm she very well but I'm not going to be she very but oh yeah meanwhile auntie means concern the Rosima account to me picking my fishing in Cocoa so it's a few people oh yeah masari look to my fishing going to my do my fishing with the fishing of money came off no phone got off in the phone but unfortunately for my enemy now money at me joke jini ma ba won fe owo yin se nkan ah mo bo ji e wo ti mi lo pe ma sare ya lo ah kini yin se wa eat me ah o lu se bi oba the next thing you know the same amount ti am so yin se ti mi ti mo ba won fe se nkan yen e joke ji that same amount now came to the account again ah mo o pe ah chan to fe ki to ba won get nkan yen in me again ni wa ko wa ni won ti pe ẹsùn ìdí owó ṣẹ́kùn tí lọ́dọ̀ yìí tún nǹkan míì ìyẹn gẹ̀ẹ́tì ní wọ́n ní ẹ̀yẹ́ àwọn ṣe àfẹ́mí straight answer pọ̀ ní ẹ̀yẹ́ owó kí ni ìdí òpin ìgbà níbẹ̀ yìí wọ́n máa ń sọ wọ́n máa wà confused pẹ̀lú nǹkan so mi sọ̀rọ̀ àmọ́ ọ̀pá màtó ti sọ̀rọ̀ yìí bóyá kí ni dẹ̀sáyé lo owó yìí fi ṣe nǹkan tẹ́lẹ̀ máa ṣe kó tó di pé máa ní pé kí èmi ṣàkóbọ̀ bọ owó yẹn dáre ń bá lo owó yẹn bí mo ṣe lówó tó náà tó máa dijọ́ di bí abijọ́ karùn-ún ṣambania ni wọ́n á wọ́n yẹ pé jẹ́ kí n dá owó yẹn padà owó tí mi mú mú ẹ̀wọ̀ nígbà tí máa dá owó yẹn padà mi rí pé wọ́n minus mi báwo ló ṣe máa ní mi jẹ gbèsè ṣé mi gbowó ní báǹkì ni ṣé gbowó àǹtí mi lò tí mi dìbò kí n máa dá padà kò ṣàyè mi and I had to call my account officer pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ìyẹn wọ́n ní ẹgbẹ́ mi request for loan ní loan kẹ́mi bank mi gba loan ní bank o wọ́n sáré pa àǹtí mi pé àǹtí mi pé owó yẹn ó dà ní pé kò ń ṣe ẹ̀yin lè sẹ́ndì owó yẹn o wọ́n ní àwọn aṣáájú rẹ̀ ni wọ́n ní ìwé pé àwọn sẹ́ndì owó sínú account mi o dàgẹ̀ ní request loan ní bank bó loan ṣe bí o bá mú pé I needed that money nígbà yẹn there's no way I could have talked to pé they should give me that money at that point in time because I'm not even mo mo ṣe ń bèrè nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àwọn èèyàn tani owó yẹn dẹ̀ drop sínú account mi tí n fi rí owó yẹn ṣe nǹkan tí n máa fi ṣe in fact I was just open jam lẹ́nu ká ṣé this is how God works ṣá like I needed something I could not talk to people about it I told God about it and he surprised me God ó lọ sí báńkì mi ó lọ bá mi sọ fún wọn pé yẹ loan mo mọ dẹ́yìn even though it is a loan but àṣírí mi bò at that time point in time tí mi need owó yẹn dájì olóhùn ṣe rí ọba ń gbàdúrà o.
0: Ah, sọ pé olúwa.
1: Olúwa.
0: Bó àṣírí mi náà.
1: Bó àṣírí mi náà.
0: Má jẹ̀ ká àṣírí mi ó tù.
1: Má jẹ̀ ká àṣírí mi ó tù.
0: Sàánú mi olúwa.
1: Sàánú mi olúwa.
0: Mo gbàdúrà àṣírí ẹ̀ máa bò.
1: Ámì.
0: Àṣírí ẹ̀ máa bò.
1: Ámì.
0: Àánú wá dìde fún ọ.
1: Ámì.
0: Ilẹ̀ ogun ọ̀rẹ́ wa débẹ̀.
1: Ámì.
0: O máa débẹ̀.
1: Ámì.
0: O máa débẹ̀.
1: Ámì.
0: O ò dẹ̀ ní mí sí ẹ̀.
1: Ámì.
0: In the name of Jesus.
1: Ámì.
0: Wà á dẹ̀ ṣe bí ọba.
1: Ámì.
0: Jésù olúwa wa.
1: Ámì.
0: Gbogbo èèyàn má gbàgbé lẹ́yìn pé ọ̀la ní ọjọ́ keje oṣù keje mo fẹ́ gbàdúrà kan pàtàkì ní ìrì òwúrọ̀ lọ́la má gbàgbé mo sọ fún ọ pé àwọn wòlíì mẹ́ta tá a bí ní ọjọ́ keje oṣù keje wọn ò súre fún ẹ̀yin ọmọ ọlọ́run torí náà ẹ get ready ẹ wá mú oyin yín ọ̀la ló máa pé méje jẹ́ kí oyin yẹn kó wà lọ́wọ́ ẹ láàárọ̀ ọ̀la lórúkọ jésù o máa rí àánú gbà.
1: Ámì.
0: Kọ àkád nàmbà sílẹ̀ 30 32 67 02 85 gbọ́dọ̀ ẹ̀kan sí 30 32 67 02 85 Mustapha Solomon Moses Oni ló máa gbé jáde ní First Bank lórúkọ jésù wàrí àánú gbà.
1: Ámì.
0: Oh, muniwara anu gba
1: amen
0: muniwara anu gba
1: amen
0: muniwara anu gba
1: amen
0: gbogbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin loruko Jesus o ma rogolo
1: amen
0: muniwara rogolo
1: amen
0: muniwara rogolo
1: amen
0: igbeyawo re ko ni daru
1: amen
0: mo pase adu ati ayo sinu aye re ati igbeyawo re ni oruko abato mo te mo orun pase lo
1: amen
0: lora anu gba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: egbo gbogbo eyan mo olorun ta mura fun Jerusalem akoko ti suto egbo mi sa awon irin ajo kan be ti ma npe ni irin ajo ogo awon kan be won gbiyanju ati travel won fun won visa won de lowo lowo in to se ni pe o ti mo pe majemu ti o fe ko lo irin ajo ogo niyan ja koko lo Jerusalem to ba ti le fo okun o ti break e to ba ti lo fo to fo mi okun yen o break e niyan oke okun gan na fe ko lo to ba ti break e o pari ko si pe won afun ni afisa Jerusalem abi ti Jordan baba se bi o ba lo fe bare won ma fun e kliye pu mo ni fun e awon na ma refuse eyan o daada Jerusalem ma refuse eyan Jordan na ma nse be bo won le refuse e irin ajo ogo lo fe ri mo gbadura loruko Jesus ogo ra jade
1: amen
0: e awon ra tan
1: amen
0: in the name of Jesus
1: amen
0: feti sile lola mo ma tun fun o ni number to ma pe fun loruko Jesus wara anu gba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo bless a prayer boy mo de bless ororo e to fa fi anoint ara e loni loruko Jesus oluwa ya ti mi
1: amen
0: agbara ko wonu e
1: amen
0: wa de meri wa
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: ma gbagbe ye pe lo ma bu dani pelu oyin e a fi pade ni asale lago mejo a fe gbadura ni laaro la a lo ye pe yen ninu yuro loruko Jesus wara anu gba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: oju senikan